0: síwájú ẹjẹ ká gbọ àwọn kókó oníròyìn náà.
1: Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Yúròmì láti máa yàgò fún ara ọjà tí àwọn kan ti jí gbé níbì kan. Àwọn òbí ní ìpínlẹ̀ Edo ti pèpè àti rawọ́ ẹ̀bẹ̀ fún ìjọba láti jẹ́ kí àwọn ọmọ tó bá jẹ́ àbúrò kí wọ́n máa lo àwọn àwẹ̀ tí ẹ̀gbọ́n wọn ti lò ní ọdún tó bá tẹ̀lera wọn. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ìṣẹ́gun tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ láti fi ṣe ayẹyẹ ọjọ́ òbí Ànábì Muhammad. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Yúròmì ní ìjọba ìbílẹ̀ Asian North East wípé kí wọ́n yàgò fún àárá ọjà àlòkù pàápàá jùlọ èyí tí àwọn kan ti lọ jí gbé níbì kan. Àmọ̀ràn wáyé látàrí lemọ́lemọ́ èyí tí ìwà ìbàjẹ́ fi ń gbilẹ̀ láwùjọ. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn adigunjalè àwọn afọ́lé ti wá ń gbilẹ̀ sí nítorí pé wọ́n rí ọjà wọn tà síbí kan ni. Ó wá sọ fún gbogbo mùtúmùwà wípé àwọn tó ń rajà olè gan àwọn náà ọ̀daràn ni wọ́n. Ó wá rọ gbogbo àwọn ènìyàn kí wọ́n sún sẹ́yìn fúrú wàyí nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ àbí ojú tó bá dilẹ̀ ni rẹ ń sọ. Àwọn òbí àti àwọn alágbàtọ́ ti rawọ́ ẹ̀bẹ̀ fúnjọba láti kàn nípa fún gbogbo àwọn iléèwé pàápàá jùlọ àwọn iléèwé aládàáni láti máa jẹ́ kí àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ tó bá ti lo ìwé kan síwájú tí ìwé náà sì ṣe